kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà yìí pé ẹ kú aago tí ó ń lù yìí láti ojúlẹ̀ṣẹ̀ wa rádíò tó pa. Ǹjẹ́ àkójọpọ̀ ìròyìn tinú ọ̀sẹ̀ tí ó ń parí lọ yìí ni a gbé dé èyí tí ẹ máa gbọ́ láìpẹ́ yìí, ṣùgbọ́n síwájú ẹ bá fura balẹ̀ láti gbọ́ àwọn ìkórí àwọn ìròyìn náà. Ní òní ẹ máa gbọ́ nípa bí a ti ṣe ń wá ìwé ẹ̀rí tó sọnù rí ní Àwárí. Wọ́n ti yan àwọn olùdarí ẹgbẹ́ ANCB. Olóòtú ìjọba lọ sí ìlú France oṣù kẹwàá alárinrin tí wọ́n ń pè ní October Rose. Iléeṣẹ́ elétò ìbùná àti ti àjẹṣẹ́kù gbé ara wọn sórí afẹ́fẹ́. Ǹjẹ́ ṣókí báyìí ni tòní yóò jẹ́? Láìpẹ́ láì jìnà ẹ máa gbọ́ àwọn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ǹjẹ́ lẹ́kún sí akí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà ní gbogbo ibikíbi tí ẹ bá wà tí ẹ̀ ti ń tẹ́tí sí wa yí pé ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìròyìn tẹ gbọ́ ìkórí ẹ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn yín Fátàn Màsíàt. Nídìí ẹ̀rọ lọ́hùn-ún ìyáàfin Sebastian Ìyáwédé ni ó wà ní ibẹ̀. Agogo mọ́kànlá lù ó kọjá ìṣẹ́jú márùn-ún lọ́dọ̀ ti wà níbí. Bí a ti ṣe ń wá ìwé ẹ̀rí tó sọnù ní Àwárí. A kò ní ìlò láti wá ìwé ẹ̀rí tó sọnù lọ sí ilé ọlọ́pàá. Àwọn ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ ti sọ ìwé ẹ̀rí tó sọnù di ẹ̀rọ fún wa. Kò ju pé kí a wá nípa ṣíṣe ìwé mìíràn. Kò jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n fi lélẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí kí a lọ sí orí platform èyí tí wọ́n ń pè ní Centre de Documentation de Sécurité Publique tí wọ́n dà pè ní CDSP kí a lọ sórí www.certificat de PET BG tí a bá ṣe léyìn kọ́ àmọ́ bí a ṣe fẹ́ rí. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá Denise Ogan tó jẹ́ dìrẹ̀tẹ̀ CDSP ti wí nínú ọ̀rọ̀ rẹ̀. Ìyẹn ni olùdarí iṣẹ́ ilé náà ó ti sọ tí a gbọ́. Ètò náà tó ti inú Dynamique de Digitation de Service Public wá tí wọ́n sì kéde rẹ̀ tí wọ́n bá gba ìwé ìkéde nǹkan tó sọnù. Ó di dandan kí ìkéde náà mú ohun tí wọ́n ń pè ní Assistant Technique Requis dání gẹ́gẹ́ bí Denise Ogan tó jẹ́ Commissaire ti sọ tí a gbọ́. Commissaire Denise Ogan ni dìrẹ̀tẹ̀ centre náà lórí antenne SRTB lagbọ́la ni ká fi tó ẹ̀yin èèyàn wa létí. Tabakú òun bẹ́ẹ̀ a máa sọ fún wa pé wọ́n ti yan àwọn olùdarí ẹgbẹ́ ANCP. Ní ọjọ́ ẹtì tó kọjá ni wọ́n ti yan àwọn olùdarí ẹgbẹ́ tí yóò máa mójútó àwọn ẹkùn ní Kútọnu tí wọ́n sì ti yan alága rẹ̀. Alága ẹgbẹ́ ANCB tí a mọ̀ sí Luc Nyakaja ẹni tó ti ṣe ìfihàn àwọn ìlànà pàtàkì pàtàkì tí wọ́n ní láti máa tẹ̀lé fi ṣe iṣẹ́ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo ìgbà tí wọn yóò lọ lórí oyè fún wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ láti gbọ́ ilé yìí, mínísítà elétò ìpínlẹ̀ tí ń bẹ níbi ayẹyẹ náà sì ṣe àlàyé bí iṣẹ́ náà yóò ti máa lọ gbà fún wọn yékéyéké nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Janvier Ìyáwédéwú ti ṣe àlàyé tí a gbọ́. Àwọn alákànṣe ètò àti àwọn elétò ìbùnà owó sì gbà láti tẹra mọ iṣẹ́ wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ ní gbogbo ìgbà tí wọn yóò lọ fi ṣe iṣẹ́ náà ní ṣísẹ̀ntẹ̀lé pẹ̀lú wọn gẹ́gẹ́ bí Anik Azanjeme tó jẹ́ ọ̀gá elétò ní Ambassade Belgique ní Benin àti Janice Jurien tí àwọn aṣojú Pays-Bas ní Benin ti sọ. Ikọ̀ alámòjútó ẹgbẹ́ ANCB ń bẹ fún àyíká ètò pàtàkì pàtàkì àti ìgbéjà ètò àwọn ẹkùn kí wọ́n fi ANCB ṣe ìgbésẹ̀ elétò ìdàgbàsókè àti àǹfààní ètò gbogbo ní orílẹ̀-èdè gbogbo. Olóòtú ìjọba lọ sí ìlú France. Olóòtú ìjọba Romuald Wada yìí ti wà ní Paris láti ọjọ́ ajé.
ó ṣe àbẹ̀wò alárinrin ọlọ́jọ́ méjì lọ sí ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ Emmanuel Macron. Élysée tí wọ́n ń pè orúkọ rẹ̀ ní Emmanuel Macron pẹ̀lú ayọ̀ ni wọ́n fi gbà á tẹ̀rín-tẹ̀yẹ fún ètò àjọṣepọ̀ France àti Benin, pàtàkì fún ìrànlọ́wọ́ tí a mọ̀ sí coopération èyí tí a mọ̀ sí coopération bilatérale, ìrànlọ́wọ́ àtìlẹ́yìn ìdàgbàsókè orílẹ̀-èdè wa Benin. Ohun tó jádú ni pé tí olótù ìjọ méjèèjì bá pàdé, wọn yóò mẹnuba oríṣiríṣi ètò bí ó ti wù kí ó rí, ètò àtìlẹ́yìn àti ti ìdàgbàsókè orílẹ̀-èdè méjèèjì wọn gbọ́dọ̀ mẹnuba náà ni nínú gbogbo ètò tí wọ́n ṣe pọ̀ lọ́hùn-ún. Oṣù kẹwàá alárinrin tí wọ́n ń pè ní Octobre Rose. Oṣù kẹwàá ọdún ni wọ́n ń pè ní Octobre Rose nítorí àyà sọ́tọ̀ fún ìtanijí àti àyẹ̀wò kókó ọyàn tí a mọ̀ sí cancer du sein ní èdè Faransé, nítorí àìsàn náà ń jàrà bá àwọn obìnrin ní àkókò yìí káàkiri àgbáyé. Ní ọdún 2024, àìsàn yìí ṣe ikú pa ènìyàn bí 500,000 ní àgbáyé. Àìsàn náà jẹ́ àìsàn kan tí máa ń sábà jàrà bá àwọn obìnrin gẹ́gẹ́ bí oníwòsàn Yusra ti sọ nínú ọ̀rọ̀ tí ó sọ. Ó tayọ bí ó ti yẹ bó ti jẹ́ ti ètò ìtanijí tí wọ́n fún àwọn obìnrin ní ìgboyà àti ìfaradà ètò àyẹ̀wò láì dáwọ́ dúró. Oṣù Octobre Rose ó tayọ fún àwọn ètò ìtanijí láti fún àwọn obìnrin ní ìgboyà ètò ìtanijí lásán fún ìwòsàn tí ó péye àti ètò yẹ fún koro ọyàn tí ó máa ń da obìnrin láàmú. Ilé iṣẹ́ elétò ìbùná àti ti àjẹṣẹ́kù gbé ara wọn sórí afẹ́fẹ́. Àgógó 11 lálù ń kọjá nǹkan bí ìṣẹ́jú 8 bẹ́ẹ̀ lọ́dọ̀ ti wà níbí. Ilé iṣẹ́ elétò ìbùná àti ti àjẹṣẹ́kù gbé ara wọn sórí afẹ́fẹ́. Ilé iṣẹ́ elétò àjẹṣẹ́kù àti ti ìbùná owó ó jẹyọ díẹ̀ sí nípa Simo Plus tí a mọ̀ sí ètò tó pàtàkì tó jẹyọ láti gbé iṣẹ́ ìránṣẹ́ lárugẹ tí wọ́n ń pè ní Simo Plus, èyí tí wọ́n ṣìde rẹ̀ ní ọjọ́rú tàmọ̀ sí Mercredi ní ilé ìpàdé ní ilé iṣẹ́ náà. Àkọ́tun ètò nínú iṣẹ́ elétò ìbùná owó ìjọba ni èyí gẹ́gẹ́ bí ọ̀gá elétò ìbùná Simo Plus ti sọ láti fi ṣe àtúnṣe ìfàsẹ̀. Ìyẹn ni ìfàsẹ́yìn iṣẹ́ ìjọba fún ìmójútó tó múnádóko. Gẹ́gẹ́ bí ọ̀gá olùdarí ètò Simo Plus ti ṣe àtúnṣe ìfàsẹ́yìn iṣẹ́ ìjọba. Ṣíṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kí ètò ìbójútó rẹ̀ múnádóko, kí ó yè kooro ní àkókò tó tọ́ fún ìbùnà owó ìlú, gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Aristide Eda Sohun ti ṣe àlàyé tí a gbọ́. Fún akọ̀wé àgbà ní ilé iṣẹ́ elétò ìbùnà àti ti àjẹṣẹ́kù, iṣẹ́ ìjọba ti àyípadà pátápátá nínú ètò ìbùnà rẹ̀ ni èyí, gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Ṣẹ́gun Àbíbọ̀ Tìjáné ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ. Kí a mú ètò Simo Plus lò tayọ ohun tí a pè lọ, ìyẹn ni Symbole d'une administrative, tí ètò owó ìjọba kọ̀ọ̀kan ti ní ìtumọ̀ ni eléyìí jẹ́. Dáníkà fi tó gbogbo ẹ̀yìn èèyàn wa létí, àrìjù báyìí lọ nínú àwọn ìròyìn wa ti ọjọ́ òní. Ṣínṣókí báyìí ni ọbẹ̀ oge la ṣe tèmi lọ́jọ́ iwájú. Ọlọ́run Balédùmarè kó ṣọ́ wa tí a tún máa fi àkọ́tun àwọn ìròyìn mìíràn fi tó wa létí, èyí tó bá tó wa lọ́wọ́ nìyẹn. Tẹ̀lé yìí kò ní ju báyìí lọ, ìtẹ́ tí ń gbọ́ láti ẹnu Fátan Màsí àti nídìí ẹ̀rọ lọ́hùn-ún. Ìyáàfin Sebastian Ìyáwédéhùn ni ó jẹ́ kẹ gbọ́mi bó ti tọ́ àti bí ó ti yẹ. Fún àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ wa ń bí mò ń bọ̀ wá.

kí gbogbo ẹ̀yin èèyàn wáyé pé ẹ kú etí lẹ́kọ̀ọ́ ẹ bá fara balẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkàwọ́ wa ń bí. Ìkéde tó wà lọ́mìí yìí ó jẹ́ ìkéde pàtàkì kan tí ó kan gbogbo àwọn oníròyìn àti gbogbo àwọn ẹni tí ó máa ń sọ̀rọ̀ sí orí okùn gba orí àwọn ẹ̀rọ ayélujára káàkiri tí eléyìí ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù kẹsàn-án tí ó kọjá tí wọ́n ṣe lálàyé pé láti ìgbà kan sẹ́yìn ni àwọn ọjọ́ púpọ̀ ni àwọn ọ̀rọ̀ ìkéde kan ti ń jẹyọ lórí àwọn okùn ayélujára àti ní àwọn iléeṣẹ́ bíi tiwa báyìí. Kí ni àwọn ọ̀rọ̀ náà? Ọ̀rọ̀ àhesọ, ọ̀rọ̀ tó jẹ́ pé tá a bá gbọ́ tá yìí wà díẹ̀ tí a kì í mọ̀ pé ọ̀rọ̀ yìí ò tọ́ ni takùn máa gbé sí rí afẹ́fẹ́ tá a sì máa sọ. Òfin kọ́ wọn ni kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Lóòótọ́ oníkálukú wa a ní àyè wọ́n fi wálẹ̀ pé ní ta bá fẹ́ sọ a máa sọ lórí àwọn okùn ṣùgbọ́n kò dàbíi pé gbogbo ohun tá a bá ti rí ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ náà ni a máa gbé sórí afẹ́fẹ́ tá a sì máa sọ tá a sì máa kọ gba orí àwọn ẹ̀rọ ayélujára káàkiri. Òfin sọ pé ká dá ọwọ́ rẹ̀ dúró àtikrọ́ 550 kóòdù ti numeric ló ń sọ pé ká ṣe kíni ká dáwọ́ dúró ká má gbé eléyìí jáde mọ́. Oníkálukú wa ká wà lérí ìfura ká mọ̀ yí pé èèyàn tá a jẹ́ ká jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwa náà gan pàápàá a bọ̀wọ̀ fúnra wa a mọ̀ pé a gbọ́dọ̀ fún ìlú ní ọ̀wọ̀ lórí gbogbo àwọn nǹkan tí a bá ń gbé jáde lórí àwọn ẹ̀rọ bíi tiwa báyìí àbí lórí àwọn ayélujára káàkiri. Kékulé kó gbọ́ kó sọ fún tòkó nítorí pé ohun tó yẹ ni ló yẹ ni okùn ọrùn kò yẹ ẹdìyẹ ó yẹ ká mọ bá ṣe máa ṣe sí ní gbogbo ìgbà tá a bá ń lọ lórí àwọn ọ̀rọ̀ tí a máa gbé jáde tá a sì máa kọ lórí àwọn ẹ̀rọ ayélujára ni àbí ká máa sọ sórí àwọn rédíò àsọ̀rọ̀ má gbèsè báyìí. Ìkéde yìí ń kọ́ ó kan gbogbo àwa tí ẹ̀ ń gbọ́ wa tó yẹ ká fi tó wa létí. Ǹjẹ́ Kékulé gbọ́ ó sọ fún tòkó wípé àwọn ọ̀rọ̀ tá a bá gbọ́ ó yẹ ká gbé wò ká sì mọ̀ pé ó dára ká sọ jáde àbí ká má sọ ká tó gbé sórí àwọn ẹ̀rọ wa àbí eré àwọn ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí ẹ̀ǹtẹ̀nẹ́tì. Jẹ́ kò ní jù báyìí lọ ìtẹ́tígbọ́ láti ẹnu Fátan Màsíàt nídìí ẹ̀rọ ọlọ́run ìyáàfin Sebastian Yawédéwú ló wà ńbẹ̀ fún ètò wa tí a máa ń ṣe pẹ̀lú àwọn àfáà láìpẹ́ láì jìnà ńkọ ẹ máa bá mi pàdé pẹ̀lú wọn. Kó tó di pé a wá ńkọ wọn bá pe olórin kan tí ó máa fún wa lórin kó tó di pé a padà dé.